0: Ogbe ya didi akigbe ni igba meje anu o anu oluwa anu oluwa anu oluwa anu oluwa anu oluwa anu oluwa o fo laye temi na
1: arugo ojo apa mi tin pe ni orun olorun awon arugo woli mi olorun e fafra a bi ese o
0: ikan lo tun gbo isa ikan lo tun gbo yo gbogbo eyin omo Olorun gbogbo nti eda ba se laye ni oji ni ojo idajo ko si nti mo fe gba lowo re ti ma ma fi pe Olorun lori aye mi bura bo ba fe gbagbo bo ba fe mo gbagbo but eyin te ba gbagbo gbogbo nti ta o ti ruo gbogbo nti nu o loruko baba to ma ti temi mimo ki e mi mimo ko tu ole ka ja gbogbo ide ati ajaga yen in the name of Jesus Christ Olorun ojiji ni won ti fun ya moto ko legun moto tori pe ofa nbe ninu oju e ta ba yo ni keni ti ofa nbe lara re tin deprive lori nto je eto re ki ina ko gbon dale in the name of Jesus iya di ola niyan lati ilu ife gbogbo bi ta ba tin pe testimony o wa dola to ba fe lo confirm go there and confirm it oni je mo da ko awon eyan bi ogo se nje ti Olorun e to wa daju gbogbo eyin te nbo ni service lola se ran ti pe mo so te ba gbagbe pe ipade tola isin meji ni isin alakoko yo bere ni ago meje fun awon omo odun meje awon omo odun meta lati ti wo ogbon odun 13 to 30 elekeji o bere ni ago mesan awon agbalagba won niyan lati omo odun 31 lo soke kini kan o sele ni ola emura o church wa ati ni gbogbo sona church egbe iyoyin dani lati iworodun ni e ti wo moto gbagi ele fe so kale ni wema e bere church Olorun ojiji ni bi garage yen gbogbo sona church na ni ojo imi temi ni pe ki n gbadua se n bi on question kan se gbogbo tin sele so Olorun o le se ni kokuku se to ni o mowo wa abi mo ni ogbogo kankan fun mi nisin isi so pe mi mo nse iran mi o se yanu ri jesu nikan lo nise yanu o ni ma si kegbe re titi ma fi ku o si le mu mi lenu nle tori pe ise to ran mi niyan o ni go ye into the world and preach the gospel and what is the meaning of gospel eyin pastor king gospel good news ki lo ngbo laaro yi good news e pe nikan si
2: oruko ni oluwa sola opaleye mo wa lati dupe
3: dupe mbadan
2: ben osu keta ti mo darapo mo ijo yi ni
3: e se de ni
2: mo se de ni ati nu osu keta yin na mo tin raanu gba
3: e ti raanu e ki gbe oluwa jemi na mo raanu
2: ebi ati gbese lo gbe mi de ni ijo
3: ebi ati gbese
2: eni ogun ni mo nta ise ogun ni mo ko so igba ti gbogbo nkan daru ma wa to ogun yen sinu pari ma ma kiri gbogbo
3: e kiri lo
2: si na ko si nkan mo gbowo napo mo gba jina mo gba grace and mercy ko yo ko si nkan na
3: e wo buro yin
2: so igba to wa ya ma wa ma safa won ni gbese yen igba te bi pe mi ata omo ti ma ti kiri de ma sare gbe gbale iwon ba ti mo pa ma jale won lowo ma sa lo mo wa mi wa sunle mo wa lo ma sun family o si oko mi mi wa mo eni to juwe fa won ni gbese yen ni daji jo kan won kan ka mi mo ibi ti mo
3: se se raye eyin ku le lota wa because o si ni ogun o le jayan bi o ba si informant o le mo gbo ton ki gbe po olore o je banu so ko mo be eyan so
2: won wa gbe mi ninu le laaro ni daji won ni wo o ti sa fun wa ti pe amu eleni o ya ni so l'office wa aya mi ja erun ba mi mo sa ngbon tori ko si nkan ti mo fe fun won o mo egbe mi d'office aten to to mi aten ti o to mi e to ma na mi e to ma ya mi a ma post e oni gbese o le ma ja mi sa nja won a gbe lo tola o je ete ma pa won to ba mo mo pe oko oko wa oko mi de lo je ki ma wa si ijo e awon na oko lo Jesus ti mi de berry won buye pe be wa won da sori le bi ti mo tin taja pe ile yo ti wa lo ma je pe kemi na wo ye pe Jesus ti se le pe o ya to o sign mo ni be ni mo ni ba won gbese n wa ko mo sa se gbe mi won gbe mo wa pe enikan to je awon eyan mi ilu oyinbo na wa emi ni last born mo wa pe kan nu won won ni ki lo de asabi o ti ma yo mi lenu ti pe
3: eyin la asabi yen
2: ni sa
3: $10 ṣùgbọ́n tó jẹ́ gbèsè.
2: Mo wá ní kíló kíkí gan ló fẹ́ kí n ṣe fún ẹ, mo ní àǹtí mi ẹ wo eléyìí ti kọjá bíi kẹ máa fáwọn ọmọ mi 20,000-10,000 owó oúnjẹ, mo jẹ gbèsè ni o, kò dẹ̀ sí nǹkan mọ́. Wọ́n ní ṣe mi ṣiṣẹ́ ni, mo níṣẹ́ oògùn tí mo kọ́ kẹ tó travel out, òun náà ni mò ń tà tí mò ń kiri, kò sí nǹkan. Gbèsè ló gan ló jẹ́, mo ló pọ̀ ó tó bíi 180.
3: Ṣé gbèsè tó jẹnu?
2: Ẹ ó tó bí ó dẹ̀ tún ju bẹ́ẹ̀ lọ, wọ́n ṣàbá mi san gbogbo gbèsè yẹn, wọ́n ní kí gan ló wá fẹ́ báyìí.
3: Lẹ́yìn ìgbà wọ́n san gbèsè tán.
2: Tán san gbogbo gbèsè tán, wọ́n ní kí ni mo fẹ́, mo ní tẹ bá tiẹ̀ rí mi báyìí mo ti gbẹ kò sí nǹkan, mo ní bọ̀ ìbílẹ̀ kan wà tí mò ń manage, tán ni pé kí n máa manage ẹ̀, mo gbé gátàsì tí máa kiri oògùn lọ tí máa dé. Wọ́n ní ṣé káwọn ra ilẹ̀ yẹn fún ẹni, mo ní mo manage ẹ̀ ni pé bọ̀ wọ́n tí ní kí n rà, kí ló wá fẹ́ kí n ṣe òun disturb mi. Mo ní ok tẹ bá mo ní ní ṣọ́ọ̀bù ń bẹ̀ ok, mo ní kọ́ńtẹ́nà tiẹ̀ ti dáa ká má kọ, ó yá lọ ná kọ́ńtẹ́nà iyekíye tó bá jẹ́, mo ṣe kọ́ńtẹ́nà, ó tún yá wọ́n tún send kankan sí mi, wọ́n ní ó yẹ kí extension wà níwájú ẹ̀, wọ́n tún bá mi ṣe. Wọ́n ní kí ló wá fẹ́ báyìí, mo ní àti ní ṣọ́ọ̀bù yìí nǹkan.
3: Owó ọjà owó ọjà ló kù.
2: Wọ́n wá ní gbogbo ọjà tí mo máa ń tà pàtàkì máa lọ bẹ̀lẹ́ yọkọ̀ kan iye tó bá jẹ́ káwọn máa send ẹ̀, mo dé bi omi ní mínírà ìyẹn jẹ́ 170, wọ́n send 170 wọ́n kó lọ ṣọ́ọ̀bù. Mo dé bi olóògùn lágbeni ní fọ́kọ̀, mo ra oògùn bí 150, wọ́n ní tí wọ́n máa kú ṣọ́ọ̀bù yẹn, wọ́n ló ti wá ok. Wọ́n ní nírò onígò nǹkan mo ní mi kì í tà á, wọ́n ní ó yá lọ ra ìgò ní mọ́kọ́lá empty, wọ́n send owó ìgò empty, wọ́n ra gbogbo ẹ̀ wọ́n ṣe fún mi. Wọ́n wá ní pé wọ́n wá send freezer kan, èmi ò mọ ibi iṣẹ́ báwo, Coca-Cola ló máa ń gbé fún wọn. Wọ́n pè ní jílà, ó ga ó ní gíláàsì iwájú, èmi ò, wọ́n ní ó yá ṣó láìkẹ̀ mo ní ẹ, wọ́n ní lọ ná mo ṣe pé ọkọ mi ni mo pàbúrò mi eléyìí ti ń kọjá òye mi o, mo wá lọ ná ìyẹn jẹ́ bíi 350. Wọ́n ní ṣé kò dẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣá, àwọn wo lórí kíní ṣé kìí ṣe 400 a ní 350 ni wọ́n send ẹ̀ ara ó wà ní ṣọ́ọ̀bù mi. Wọ́n tún ní o tún máa ní diffuser kékeré kan o, kò gbé yẹn sínú store, ó ní store, mo ní wọ́n tún rà, wọ́n ra generator, ó wọ́n ra àǹdẹ̀fò fáwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta,
3: wọ́n ra lọ́wọ́
2: fáwọn ọmọ mi fóònù náà, wọ́n ra wọ́n irinṣẹ́ ọmọ mi kan first born, wọ́n ra so glass fún, wọ́n ra gbogbo irinṣẹ́ kéèkì fún. Wọ́n ní táwọn ọmọ mi bá ní ìdí abẹ́rẹ́ kan máa pè àwọn lórí fóònù. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
1: Ayọ̀ wọ̀ pé bẹ́ẹ̀ ṣe dùn tó lè yí.